0: tí wọ́n ń ṣó bọ̀ ó ti yé yín.
1: Bẹ́ẹ̀ni
0: ìbẹ́pẹ́ jálẹ̀
1: kò sí wà lásán
0: orí opportunity láti orí wọn ní jọ Sunday tàdé kíra wa dáadáa.
1: Bẹ́ẹ̀ni
0: ìbẹ́pẹ́ mo ní àwa máa ń sọ̀rọ̀ ń tàwa àwọn
1: ìwọ̀n
0: bá wa sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àlọ́ ọlọ́run yóò mọ bá gbogbo wa lọ.
1: Àmì.
0: Àlọ́ ọlọ́run yóò mọ bá gbogbo wa lọ.
1: Àmì. Àmì.
0: Ìlú State ò ní bàjẹ́ o.
1: Àmì.
0: Ìlú State ò bá wa ní bàjẹ́ ìlú kálukú ò ní bàjẹ́ o.
1: Àmì o.
0: Bandit ò ní gba gbogbo olúwa lọ o.
1: Àmì.
0: Látòkè délẹ̀ àánú ọ̀rọ̀ yẹn ayọ̀ o. Ogun wọn ti jí wọn ró.
1: Àmì.
0: Lọ́mọ fi gbogbo ẹ̀.